lọ́gọ́dùkọ́ mudọ́tí wò dó ti ké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ́lélé lọ́gbọ́ èyí dọ́ta rọ àkọsódó àkútì pẹ́lúkúvidó lámẹsẹ́nu ọgbọ́lẹ̀ kájátámẹ́ kóló yìí ká dọ́wà tọwọ́ ó sọ àfọlọ́tẹ̀ inú ọ̀nà jùkọ̀ tógójùkọ̀ lọ́pẹ́lẹ́mọ́ mudọ́mámá abáfámẹ́ lè tógó nígbà dì hò lè pépé má kọ́ má kọ́ gbálí gbálí wà tó àkú ọmẹ lè kàlẹ́kà yá hàn àgbẹ̀tọ̀ pọ́ ányá mudọ́lẹ̀ ní ti amẹ́ríkà kọ́ nọ́mí ilé nkékè wíwọ̀n àdénú zàlìkì wúlé ti lọ báyìí nkékè àmàdé tọ́lọ́nà àfọwúlé ti lè kó ti mẹ́mí lé wà dọ́ mẹ́ hlẹ́ tọ́ wà tó àkú ẹ̀dúwọ́ mẹ́ lè kàlẹ́kà yá hlẹ́ mi kòdùgòdù tọ́ wà sọ kúpọ̀n ti ní wo má vi aṣọ nọ́mí kúpọ̀n lọ yá ná nọ́mudọ́lẹ̀ ní ti mi àkọ́ kóló fíni mi àbẹ́ kọ́ ẹ lọ ìdí mi àpọ̀ ẹ lẹ̀ mi àṣọ lọ́nà kóló àmẹ́ kọ́kọ́ nùí dé aṣọ nà àmẹ́ hlẹ́ tọ́ ó nà valọ́ mi gbọ́ ẹtẹ ìyígbèdo àṣì ti so àkọsódó àkú ti pẹ́lúkúvidó lámẹsẹ́yìn ò gbọ́ ilẹ̀ kadodó mẹ́kọ́ ló ìhádọ́ àtọ̀ ò.

kéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé nípa àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Igbákejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ayín, ẹ mọ́ jáfara kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn a máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde.

0: obìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.
1: Ó ń kọ́lá àtàmárùbà tó wọ́pọ̀ níta bá mọ̀ kéèké ìyàtú bá ti ṣe kéńgárí káà ká tòótọ́ ní ìyẹ̀tẹ̀ kárígbà mi pátákárí lóhùn ẹjọ́ tó tẹ́nà mẹ́ yàtọ̀ tààrí téèmì nà mẹ́ ó tàmúlá ní kúrú ẹ̀tọ́ omi yà. Ìyàpá ń bó ti àdán ni bàbá tó dára kó tẹ́nà mẹ́ yà kú jábà jẹ́ tó bá tẹ́nì bí yé tàbí tẹ́nà rí nàání. Kápá ayé ni yóò dàbí ìdára dé ní ó dáhùn ti ń ayé mi yára. Bàbá tó dájá nàpá àwọn òwò tàn ó sì yà kó sì yà pátá ìṣòwò rẹ̀ ó tàn ó sì yà kó sì yà yé àtàpá àwọn òwò tàn ó sì yà kó sì yà pátá ìjà ní tèmi yẹ ó tàn ó sì yà kó sì yà kàdé ní yé tó ó tàn ó yé ń kúrú yé bí sì yàrá ìkú wọnà kó ayé bí tàn ti dà kó tàn ó bẹ́ ni. Kàrà kó tàn ó sì yà kó sì yà pátá ìdò mọ̀ mọ̀ ó dá àti wá pàrí lọ́wọ́ tí yàrá tètè ká bọ́ di tẹ́ni ló bọ́ yín bọ́ka ní wá tí mi yàrá bá jẹ́ bí yàrá ká yín nàmẹ́ bẹ́ẹ̀ ní bọ́dọ̀ ká di wà mọ̀ mọ̀ àbí tí nàmẹ́ yàrá tí nàmẹ́ tiẹ̀ mọ̀ kò mọ̀ bá kínà bá kínà á dùn ká yé taka tó di yé paka pípò kàbàlà nàkàlì àkọ àyìnbá jọ́ àtà nàmẹ́ yàrá nkọ́ wa á dùn wàrà mi yàrá àwọn àlàfi mọ̀ mọ̀ dàrá fàn yàrá kàdà kẹ́

Ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ògùn sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn ni ó ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso.

0: Ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.
1: Tẹ́nì pípínlẹ̀ kàlẹ́ gbọ̀ngàn jí máa yin nyàrẹ̀ kẹ́kọ̀ọ́ bọ̀ mọ̀ lẹ́tọ̀ tógo tẹ́bẹ̀. Àyìn ń rí èyí fẹ́ owó kù yìí lẹ́bẹ̀ sẹ́bẹ̀ kẹ́rẹ́ tógo gẹ́n dẹ̀rẹ̀ rẹ́nu ìyọkọ̀ tó kpọ̀bí a. Pẹ́ẹ́tẹ́ olótúlẹ̀ kìjẹ́jẹ́ ẹni yọrọ̀ kẹ́bẹ̀ sẹ́bẹ̀ owó kù yìí bùkọ̀ nulẹ̀. Yọ owó kù yìí pran blese bo okwi te atakpa me anake menek lengke pulo purwer bekende bekende kola sokode menek lengke pulo dapangu menek lengke ko ketil richivie menek lengke pulo mete mele etinine i ke flak febi kwe kunle kasa akoro akoro ko fi sabele le sebu okwi sa kalola nye ufale ketayite ke ule fekara menek lengke pulo mulome mu muye mena pale owo kuyi la berke motumu ya woro le mulek bunke tubu we la nyare bire owo kure dir wo nyare bire lo chungulu kwewesa ulurure abai mena faru.

Ogójúkan mú dọ́tí wò dó chìké ọ. Ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só chìké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́. Ẹ dọ́ta rọ. Àkọsúdọ̀ àkú ti pẹ́lú nkúfi dó. Lámẹ́sẹ́yìn ọgbọ́n lè kájàcha mẹ́kọ́lọ́ yìí há dọ́wà tọwọ́. Ó sọ àfọlọ́tẹ̀ inú ọ̀nà jùkọ̀ tógójúkọ̀ lọ pẹ́ mọ́. Mú dọ́ máma àbáfá mẹ́ lè tógó nígbà dì ìhò lè pé kí máa kọ́ máa kọ́ gbálí gbálí. Wà tó àkú mẹ́ lè kàlẹ́kà yá àrùn àgbẹ̀tọ̀ ó pọ́n yá mú dọ́ lẹ̀ ní ti Amẹ́ríkà kọ́. Lómi ilé nkeke wíwọ̀n àdénú zàlìkì ó lé ti lọ. Báyìí nkeke àmàdé tọ́lọ́nà àfọwọ́létí lè kó etí mẹ́mi lè. Wà dọ́ mẹ́ rìn tọ́ wà tó àkú dúró mẹ́ lè kàlẹ́kà yá àrùn mi. Kòdùgójú tọ́ wà sọ kúpọ̀ tí ní wo má fi aṣọ ná mi. Kúpọ̀ lọ yá ná lọ́ mú dọ́ lẹ̀ ní ti mi à kọ́. Kóló fi ni mi à fẹ́ kọ́ ẹ lọ. Ìdí mi à pọ̀ lẹ̀ mi à sọ lọ́nà kóló. Àmì kọ̀kọ̀ nùí dé aṣọ ná. Àmì rìn tọ́ ó nà va lómi gbọ́. Ẹtẹ́ ìyígbèdo àṣì ti so àkọsúdọ̀ àkú ti pẹ́ lọ́kùnrin dó lámẹ́sẹ̀yìn ọ̀gbọ́ ilẹ̀ kadodo mẹ́kọ́ ló ìhádọ́ àtọ̀ o.